0: Ajẹ tẹ mọ pé ọrun máa pọ ọmọ rẹ lé o ní rọgùn ọtá ìdàlẹ lórí ọmọ rẹ ìkọrò kò ní pàgọ́ ti àwọn ọmọ rẹ Jeremiah 37 verse 21 ọmọ rẹ jáde lábẹ́ túbú ayé o òkùnkùn alágísà kò ní fọjọ́ ọmọ rẹ yà ayé ò ní dẹ wàrà ọmọ rẹ nu o ní dẹ ipò sínú àlìkámọ́ ọmọ rẹ o ní dẹ òró òró sí odidi ẹran ọmọ rẹ o ìwọ tó ọmọ rẹ ò ní rìn nílẹ̀ gbígbẹ ilẹ̀ yín dilẹ̀ ọlọ́ra ilé ibi tó ọmọ rẹ ń gbé kò ní gbé mi ìmí ayé ò ní mi ọ lórí ọmọ àrà tó wu mọ́là ní ti gòrò dẹ́ mọ́sọ́lọ́jọ́ ọjọ́ ta yóò ní fọmọ rẹ dára kara àrà tó ń gbénu ọmọ rẹ kò ní ra mọ́ nínú anú òní jìnnà sílẹ̀ yín o ò ní ra àbùkù látara mọ́ o ò ní rọ́mọ ara rẹ kó o di ọwọ́ bojú ọmọ wọn ní nájà àbùkù délé olódi ọ̀run yọnu sọmọ rẹ lọ́sù yìí jésù olúwa wa ẹjí ní àgbéwá délé agbéra nítorí mo fẹ́ lọ máa múra fún ìṣòru.
1: Wọ́n pè mí níbi iṣẹ́ mi pé ká wá ṣe verification. Lẹ́yìn verification bó ṣe di last week, mo ṣe rí aláti 1 million ni.
2: Ẹ olúwo!
3: Ta ló fẹ́ rówó?
2: Èmi ni o.
3: Yóò wẹ́rẹ́wẹ́rẹ́ ni.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ọlọ́run tó ṣe 1 million, ó sì máa ṣe 20 million.
2: Amen.
3: Ìgbà wo lẹ ti ń retí owó yẹn gan? Ó ti tọ́jọ́ mẹ́ta.
1: Mi ti expect owó.
3: Ẹ retí ẹ.
1: Mi ò retí ẹ.
2: O retí wa, o retí.
1: Ìgbà tí mo ti rí gan mo ni.
3: Gbogbo ẹyẹ tí ẹ retí owó, owó yẹn máa wọlé ṣá.
0: Orípe ọpẹ́ ló já sí báyìí. Màmá tó bá ti ń bọ̀ ní alẹ́ yìí ike 5 liter ni kò mú dání. Má mú ike kékeré wọ ike ńlá ni kò máa gbébọ̀. Nítorí gbogbo oṣù October yóò ṣì ń jàǹfààní omi ọ̀hún. Ẹnìkan ní omi wo. Omi tí mo dìídì ló pọ fúnra mi lórí àpáta lọ́sẹ̀ tó kọjá. Bí àpáta ń jẹ gùn sókè tó. Ẹ̀mí mímọ́ tẹ̀mí ló lọ bọ́ pẹ́ fúnra mi ní kí n gbé sọ̀kalẹ̀. Wípé bẹ́ẹ̀ náà ni ò fẹ́ sọ òtù káàṣe dànù ńlẹ̀ lórí àwọn ènìyàn. Tó o bá ti dé ìṣẹ́ ọ̀rú ní alẹ́ ọ̀la ti rí pé wọ́n ti ń pin fún àwọn ènìyàn níta. Tọ́mọ rẹ bá wà lọ́nà jínjìn, o lè fi rán dírẹ́fà sí nínú omi ọ̀hún. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà tó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago 6 ni gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Àgbẹ̀ Ọlọ́run gẹnu ayé gbogbo èyí tẹ́ ń dá ọrẹ lóòrèkóòrè kí program yìí kọ́ lè máa tẹ̀síwájú. Ọrẹ lóore máa ń wọ́tọ̀ ọrẹ títò ní abáda lórí ọmọ àtọmọ ọmọ. In fact, mo ti ẹ̀fẹ́ kó dá ọrẹ lórí ọkọ rẹ àbí lórí aya rẹ. Kò sí iye tó lè fi ránṣẹ́ bọ́lúwá ti ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ wá jèrè ọrẹ tó dá yìí o. Ẹ ò ní tẹ́wọ́ náà o. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, Prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77.
6: It's never been this exciting. This is
5: 14 Lekosi 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.

0: lọ́wọ́ awí mẹ́yẹ o ọba tó sàánú mi ọba tó sàánú ẹ tó jẹ́ kó orí oṣù tuntun àìmọye èèyàn ló ń wá láti rí oṣù tuntun tí wọn ò rí oṣù tuntun yìí dúpẹ́kẹ́ bàbá mi jẹ́ kó orí ọ̀tọ́bà ó tún ti rí ọjọ́ kejì ó tún ti fún ẹ láǹfààní láti rí fúráìdì àkọ́kọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi ẹ bá mi yàn oṣù yìí oṣù kan bí ọláre wájú ọlágbègbè tá ó sẹlibrétì ẹ ní ọ̀dẹ 13 gbogbo ilé ẹ bá ń dúpẹ́ fún ẹni tó dá ọ̀rọ̀ àtàyé tó jẹ́ kí n tún rí oṣù yìí ìwọ náà bá mi yàn gbogbo olùgbọ́ bá mi yàn bó ti wọ́n ń bá mi yàn dúpẹ́ lọ́wọ́ onímọ̀jẹ̀mú tó jẹ́ káàrí ọjọ́ kejì nínú oṣù kẹwàá 2026 ní gbogbo onídọ́gbé gbọ́ mi pátápátá yẹ́ tó padà síbi tó yà sọ́tọ̀ bíi pẹpẹ inú ilé rẹ kí ló ń ṣe pàkí alleluya ńlá mẹ́wàá àti ògo mẹ́wàá kó o fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ bó ti ń dúpẹ́ àpẹbí para pẹ́júlùmọ̀ sínú ètò yìí bó ti ń pèrò ẹ̀mí náà ni wòlíì tẹ́ ẹ ti mọ̀ láàrin iwájú alágbèmí jẹ́ pi àánú ni mo rí gbà kí ni bàbá mi arúgbó ọjọ́ ní kájọ sọ ìyá mi ń díẹ̀ nínú àkókò rẹ yájọ́ rìnrìn àjò ẹ̀mí kájọ gbọ́ ohun tó ní májẹ̀mú ní fún gbogbo ọkàn tó ń tẹ́tí sí mi náà etí òwúrọ̀ ẹ̀ bóyá yájọ́ rìnrìn àjò ẹ̀mí ká gbọ́ ohun tí bàbá mi ní tó ní fún gbogbo ọkàn tó ń gbọ́ mi ní ọjọ́ kejì nínú oṣù kẹwàá yájá lọ òwe mark orí karùn-ún verse 25 kí ló ṣẹlẹ̀ mẹ́.
1: obìnrin kan tó ní ìsun ẹ̀jẹ̀.
0: obìnrin kan tó ní ìsun ẹ̀jẹ̀.
1: ní ọdún méjìlá.
0: ní ọdún méjìlá ló fi ń la ogun ló fi ń la ìkóríta yẹn kọjá láṣì ẹnikẹ́ni tó lè gbà lọ́wọ́ ogun náà àìmọye àwọn kan náà wà tí wọ́n ti ń là kọjá tí wọ́n náà ti di ọdún méjìlá bíi tóbìnrin orísun ẹ̀jẹ̀. Yes.
1: Ní tí ojú rẹ̀ sì rí ohun púpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn oníṣègùn.
0: Ṣé bá ojú ẹ̀ ti rí ohun tó pọ̀ tí o lè sọ fáyé lọ́dọ̀ àwọn oníṣègùn àìmọye ẹ̀dá bẹ́ẹ̀ làwọn òbí wọ́n ti fi sọ́dí jẹ tójú oníkálukú ti rí lọ́dọ̀ àwọn òbí lọ́mọ́wúrẹ́ lọ́mọ́ẹ̀gùtàn wá tójú wọn ti rí ntí ò jẹ́ kórí láyé. Yes.
1: Ó ti ná ohun gbogbo tí ó ní tán.
0: Ẹ máa gbọ́ gbogbo tó ní pátápátá ló ti ná sọ́dọ̀ àwọn oníṣègùn. Yes.
1: Kò sì sàn rárá.
0: Kò sì sàn rárá.
1: Ṣùgbọ́n. Kàkà bẹ́ẹ̀.
0: Kàkà bẹ́ẹ̀.
1: Ó ń pọ̀ síwájú.
0: Ṣé ẹgbẹ́ wọn ló ń pọ̀ síwájú sí.
1: Nígbà tó gbúro Jésù. Ó wá sẹ́yìn rẹ̀. Ó wà láàrín ọ̀pọ̀ ènìyàn.
0: Ó fi ọwọ́ kan sọ rẹ̀.
1: Nítorí ó wí pé. Bí mo bá lè fi ọwọ́ kan kí ni. Ìṣẹ́ tí a sọ rẹ̀. Ara mi yóò dá. Lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ.
0: Máa gbọ́. Ìwọ náà nílò Jésù bó o ti ń gbọ́ mi mi mọ tó ń là kọjá mi mọ ìkóríta tó wà ṣùgbọ́n nílò Jésù ní kóríta náà. Yes.
1: Òun sì mọ̀ lára rẹ̀ pé.
0: Ó mọ̀ lára rẹ̀ pé.
1: A mú òun lára dá.
0: Nínú àrùn náà. Lọ́gán.
1: Jésù mọ̀ nínú ara rẹ̀ pé. Àṣẹ ti ara òun jáde. Ó yí padà láàrin ọ̀pọ̀ ènìyàn.
0: Ó sì wí pé.
1: Ta ni ó fọwọ́ kàn mí lásọ.
0: Àbí kí ọwọ́ rẹ̀ kan Jésù. Kí ṣẹlẹ̀ tójú ọjọ́ orí rẹ̀ kó lè ṣẹlẹ̀. Ìwọ náà nílò fún ìdáwọ́lé. O nílò kí ọwọ́ Jésù kan ẹ̀. Mo bọ́wọ́ nílò kọ́wọ́ rẹ̀ kan ẹ̀. Tí wọn náà fẹ́ kó rìn kọjá nínú ayé rẹ̀ bó ti ń gbọ́ mi. Gbogbo ilé tó gbé ń gbọ́ mi pátápátá. ni ki won na se tan lati jo waye re fun Jesu ki la o fi pari e se bi tori igbale mi re ni nje o ti faye re fun Jesu ki ni Psalm 32 verse 5 ni kia kia
1: emi je wa ese mi fun
0: o je wa ese mi fun
1: ati ese mi ni emi ko fi
0: ese mi ni o fi pamo
1: emi wi pe
0: mo wi pe
1: jewo re koja mi fo
0: lu mo jewo re koja mi fo lu
1: o si dari e bi ese mi ji
0: o si se kini
1: o si dari e
0: o si dari e bi ese ji iwo na mo be o jewo e buburu owo re jewo re koja re emi kan wa ti o dari e bi ese ji o jewo be du o bo si bi pepe ma ki gbe oluwa ti jade lara mi ogun alaye leta yan ti mi fina ti jade ma fo soke ni gba mesa adua
1: ni oruko
0: ma pepa liga koria ba le rulio ba ma soke
1: e
0: chuka taba libra ye zuke me mo robo sonda ya ye gede yesu oluwa wa
1: amin
0: ebi ta de gbo mi le ke su le sinu oruko jesu
1: amin
0: owo ina ko koja lo nu omi ye bo ti ma lo mi ye atoro ko sa
1: amen
0: ki ogun jija re pari
1: amen
0: ko wa ogun e ko ma ri mo
1: amen
0: o ma gara fo oju oni ti amen ogun jija re pari
1: amen
0: o de pada yin olorun
1: amen
0: yesu oluwa wa
1: amen
0: ibi ta de ba ka Psalm 35 si bo ti ka si isele asele bo ti ka si back Psalm 11:14 at Psalm 2 ibe logun yen wole si wa de fa yo dupe Jesu alagba mi wa amen nibi ta de gbogbo kan ja joko engineer bi wa lo le agbara ka gbe ri
2: oruko mi ni Iyafin Omolana lati ilu Atanta
3: ilu Atanta
2: mo wa bi ni 2023
3: e pa se wo 2023
2: nigbati mo wa bi yen agbaku yi ndun mi ngba yen a kan ma ta mi be ni pe ibi
3: egbe kan
2: a ma ta mi fo be ni pe won fi ata sibe ni betlehem igbati mo wa bi mo ngbo yin mo nlo mi ti mo ra nbi ati ororo jesmani lati igba yen mi o gbo mo titi disi 23 mi o gbo mo lati igba titi o se padata
0: egbe ri ya fi ton soro yi ton gbiberi lati ilu atan egbon ti baba mi se nu aye re omo lana ewogun to se 2023 omo biri wa pada wa lati wa so eri lati 2023 adwa 2026 bi ogun yen ti ra ni egbe re ti ori mo idi jeri omo biri re ta ni egbe tun du fa imo yi odun ori ofe to gbo mo obirin yen ori ofe na gba won na
1: amen
0: wo ba se pe fani ina ti jade
1: amen
0: ko wa so testimony
1: amen
0: yesu dara fun
1: amen
0: yesu oluwa wa
1: amen
0: ebi ta do be fere ranse ta ma re to yi lowo ki se be fun ebi adua nbe o mo be loruko olorun eh eri ati pe won na bo yo ni fe ma re to wa lowo lososu lo ndo so se
1: 3 3 4 6 2 8 6 1
0: first Friday of the month ma gbagbe pe a fe lo month mo gbe yan ni white handkerchief lowo o de ma ni agbara mo gbe loruko olorun awon mogun ko e bi e ko ara wa ago meje la oru ni o be yo pari ni ago merin arojo keji gbogbo bi to gbe gbo me patapata ni bo lo ti gbo mi fun na si opposite yen ibe lo ti gbe okada iya lo du number 5 Victor Laya Avenue ajo pade yo si dara fun Jesu alagba mi wa amen baka na gbogbo yin ti e wa nilu ifo e ma lo si Vision Academy mo ni won ti mo so gboju ori atan iyana yesi lo ti mo yana logbo koka won mo to na si fo bole ni total police station o ti di NPC bokara legbebe ni bo lo nlo o lo Vision Academy number ile keta re ni fire and the wa o ya ma bo nbe yo da foju oni ti adejo fa yo dupe yesu alagba mi mi baka na gbogbo eyin te gbo mi gbogbo eyin te o le se ke ma re to yi lowo e lo gan laye gbogbo eyin te wo wa lowo ni gbogbo gbogbo won bi oju oni pada ti e o ni riun gbe sonu bi ko se bi omo irugbe won ni wa koko fun irugbe solomon 2000 naira ba furugbe e mo be loruko olorun baba mi yo se kankan kan ti o mu ki a se e mo ti furugbe yen iwo na le se eh se ti e ko se tomo e owo le ya fi ngbare o fowo ye gbare o de debitiri aye e wo je ki joro lori omo ti mo jise diya 1005 futi e ko fu tomo yen bo ti se ni wa wa gbegbe ope ni wa to ni eri eni kan ni kini account number 00960742211 Access Bank Olarewaju Solomon Olagemi bo ti fi si omo ni kuma lori bo ti fi si wo lo ma je omo to to fi owa re bi yo si dara fun Jesus alagba mi wa amen nibi ta do fe pe wuli robaso meji na oya pe mi 0023 6136 10 61 0023 46 28 61 get to get to be get ti ayo ni le gba won na ba so in de mewa re to ba oni ore kan lowo lati ba fi retu lowo ba so sigtb account ida mewa re sigtb account e paketa won to le ma gbole ta ma fi se program oni ye kan to gbele ba mi so sigtb account bo tin se olo fun ni dudu olore won na ba se ni ojo keji ni osu kewa oya eni kan ni kini account number 00164997 23 GTB Olarewaju Solomon Olagbemi bo tin fi si omo ni kuma lori bo tin fi si wara anugba ogun jija re pari fi si ko pe mi kin de sure fun ati dile re yo si dara fun Jesu Oluwa wa amen ma gbagbe Friday meso kan wa bakan na Saturday meso kan to wa ti program nlo nbe ma gbagbe Sunday best second to wa Wednesday best second ya na paja ti fo Monday meso inu informa ni agbara ya jo pade ta ba ti pon bi mommy allo le oluwa ni tete de le de lagbe meji agbo meta ibi ti wa so si wa ori o fe po de wa mo bi ni ayika lati le fa ile ta fi se show o ma da ma gbagbe ki ma tu kono ma tu la ma lu o de ma dara foju oni ti ba wa gbagbe pe apa la kokoyi ba kan na mama Jesu Oluwa wa amen
4: from Lagos this is
5: Jordan 105.5 FM this is Jordan 105.5
6: station with a voice for

0: ṣiṣẹ́ mbàdàn pẹ̀lú wòlíì olórun àlàyé sáà àdébáyé òjòwà bá authority bẹ̀rẹ̀ látọjọ friday 23 september the thursday 31st december 2026 spirit power and glory ẹ̀mí agbára àti ogun ojoojúmọ́ wákàtí wákàtí ni iṣẹ́ àmì àti ànojúkorojú yóò máa ṣe láyé ọ̀gọ̀rọ̀ èèyàn ìwọ náà yá gorí òkè ògo nínú ìrìn àjò àwùyọ àtàdúrà agbára tó ń lọ lọ́wọ́ yìí ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè ní jésù yóò máa lò nígbà tí wòlíì ìtọ́nu àtàyè ń gbọ́ tiẹ̀ prophet samuel adébáyò òjòbàbà authority wọn máa fi májẹ̀mú sọ tẹ́lẹ̀ tí ṣàgbà yóò máa ṣe láti ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun ká ṣe jìrẹ́ ni ẹ máa bọ̀ ládojúkọ kòákólà látọjọ friday 23 september to thursday 31st december 2026 bó o ti ń gorí òkè sọ̀kalẹ̀ ẹ̀mí ọlọ́run yóò balẹ̀ ọ́ agbára àyújọ sílẹ̀ ògo rẹ̀ máa sọ̀rọ̀.
1: Praise the Lord. Orúkọ mi ni Ayọ̀mídé Ismail. Mo wá láti ìlú Ìlọrin. First time ìgbà tí mo kọ́kọ́ mọ dájú ìsàmùjó stadium ní Ìlọrin ni ẹ̀sìn ìgbà tí mo wá fẹ́ lọ sórí òkè ògo mọ́ ìmí wá sọ pé mo ti wọ́mọ bóyá 3 years mo ti kọ́kọ́ bí kan mi bá rí menstruation mi mọ́ mọ́ ìmí bá ní so sáà lè lọ sí sàmú èmo lówó mọ́ ìmí sáà káwó fún mi mo sáà lọ sí gbẹ̀ kí nǹkan dáṣẹ̀ wọ bí àpáta yẹn mi ti débi auditorium ibi àpáta yẹn bí menstruation mi kàn ti ṣẹ́ wá nìyẹn ẹnìkan ló àbúrò mi sì ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ òun ló sáà fún mi ní páàdì tí mo sáà lò sura tí mo fi lọ ní 3 days ngbà yẹn lẹ́yìn ìgbà yẹn mo bá sọ pé ọkọ mi ìjẹ̀bú nísìnyí gbé wọn ni báwọn á ní mo fẹ́ wá kó bọ́kọ mi ni à mi lè mọ rí àdúrà gbangba tí mo ti wá fẹ́ kó bá torí muslim lọkọ mi bẹ̀ẹ̀tì ọlọ́run ṣàpadà jẹ́wọ́ agbára rẹ̀ bí mo ṣe ń gbọ́ program wá ní ìjárí ìjẹ̀bú òde bí mo ṣe béèrè lọ́wọ́ àwọn èèyàn nígbà tí mo débi bá ní à ìjà mo ṣàjúwe wọ́n mo ṣàpadà mọ́ bẹ́ẹ̀ ìgbà tó yá mo kọ́kọ́ bí oyún àbí kan mo ní à sóyún ni àbóyún kọ́ ó bá rẹ̀ mo bá lọ sọ́dọ̀ náà sì tọkọ mi lo ọkọ mi bí màlẹ́rà mo sà lọ ọkọ mi bá mú mi lọ ó bá sọ pé ìyá yẹn bá ní oyún ni à kí leléyìí kẹ ẹ̀mí mi mo ṣe o kò bá pẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bá ń mo bá ẹ̀jẹ̀ bá ń bìdì à kí ló ṣẹlẹ̀ wọ́n ti mọ sọ pé téèyàn ẹlòmíì bá lóyún pẹ́jẹ̀ mọ́ wa ẹ ló mẹ́yìn mi mo bá tún pé mẹ́yìn mi láti lọ mẹ́yìn mi ni sáà mọ́ lọ àdúrà kí n sáà mọ́ fẹ̀rọ̀ gùn ṣá mẹ dájú sáà ń gbàdúrà lọ́jọ́ yẹn wọ́n sáà fún mi lómi àti ìgbà tán ti fún mi lómi un oyún bá dúró padà pé wọ́n sọ pé wọ́n ó padà fọ oyún sáà padà dúró a sáà dúpẹ́ mo sáà padà bí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run the glory of God ó fún mi ní nǹkan tí mo fẹ́ tó lọ́kùnrin ni mò ń wá olúwa ṣìṣe
2: fún ṣọkùnrin náà lọ́lọ́run fún mi.
3: ohun gbogbo tó bá ti mọ̀ pé
4: anything you know
3: ó ń jẹ́ ẹ̀dùn ọkàn ẹ̀ ọlọ́run máa fọjọ́ kan yanjú ẹ̀ ìní ni final day
4: tí
3: a ti ń gbàdúrà ìní ẹ̀yí tí ẹ wà káàkiri àgbáyé ní àwọn country mi ẹ join wa live lórí facebook ẹ lè join wa lórí facebook prophet samuel adébáyò òjò bàbá authority ẹ sọ́ra fún fake messages èmi ò kì í send whatsapp number sí yàn ẹ jẹ́ gbàdúrà méje olúwa kí ìtìjú tó dé ràn ẹ̀rí sí mi
4: ó
3: jẹ́ kú àkọọ́lẹ̀ mi mímọ́ kí ìtìjú tó dé ràn ẹ̀rí sí mi ràn ẹ̀rí sí mi ràn ẹ̀rí sí mi. Jésù olúwa wa ẹ gbàdúrà kejì ìwọ wà nínú lára tó jẹ lẹ́rìí jáde lára ó wà nínú lára tí ó jẹ lẹ́rìí jáde. Jésù olúwa wa ẹ gbà bí ara ogun

0: se ka ti yin tan se ba ati lara o do ti mori ifa omi to fe bo lu mi pe 2.5 million people da bi en to kan lu mo iwe se ti di o ti di gold ni America aye igba kan lo je npe iwe igbelo ni gold iwe se do lowo yi o ti di gold o ni baba kan ni church mi pe mi ati eba do nsoro a lo tin je wa ni tunde a ni to ba je re mi kan to fun iwe se o ni wa so fun baba ya ni ki wa so fun pe o ni o ti foju ri ma ni dabi ko si kan to lohun ni se baba ni ko a ni nkan to mi foju to mi re ni kan to fun o to be ni o legbon kan ta jo nsise dabi egbon yan ara won ti mo ba America ni iwe ise expire boya bi 2 months ago e mo gege bi elera ra mu te ni kin ti e pe pe a egbon ba wo de wa ni bayi o e mo igba te gbe ma gbe phone whatsapp lo ti pe tori mo ri pe number o lo o change o ni ku nje ko swap si video igba ti mo ri ni ibi to wa mo legbon ni mo le wa o lo nti wa ni mege Mexico mo legbe ba ti e ni suru pe ki lo de te egbon ni ki mo fe se pe se mi o mo pe en ti wo ba ti ex ti we se ti ex ba ba en ton ba ri ni we a bi eni ti wa ma le kiri tele wa kan le ko mo le pon fa wo fe wa gbe e ton ba le gbe beyen wa kokon lo ti mo le meje su meta kan to wa se kini kan to fi ranse si Nigeria pe ohun le le gba ki yen se re lo se peru ohun egbon wa Mexico ba ri to ba di December ohun ba le lo ngba Nigeria lo en ba di en to kon ìlú lẹ́yìn ẹni tọ́lọ̀ ń bá fi àánú gbà nìkọ́ lè mú lọ́lọ́lọ́ lórí ìwé iṣẹ́ gbà lọ́wọ́ àgbàdo ìdúpọ̀ ọlọ́run tó ń fún yín ṣe á túbọ̀ máa fún yín ṣe ọba ìlú dé ní àwọn gbàdo ẹ̀ṣẹ̀ gba ọmọ ní kí n dúpọ̀ ní ẹ̀ṣẹ̀ ògùn gbàdo ẹ̀ pẹ̀ fún wa.
1: Gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ nílẹ̀ ọba tó lẹ́gbọ̀n tó lábúrò àbí tó lọ́kọ sọ fún wọn pé wòlíì ń bọ̀ wá bá wọn ní Europe wòlíì ń bọ̀ ní Canada ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ lè jọ ìwà ní Canada ẹ tẹ́wọ́ sí bísà mo gbàdúrà ayé rà dìde ayé rà dìde ayé rà dìde ìyẹn nìkan kọ́ ní Jerusalem tí a fẹ́ lọ yìí àmúra on the 12th la fẹ́ àmúra sí. Information yi wa gbogbo awon ti ajo fe lo si Jerusalem on the 12th year o da me pe yo fe the 14th ka to gbe to pe visa awon kan pe ki o to de so tori na o ma je ka so si on the 14th e ma binu mo gbadura anu olo atoju re o ma wa ori
2: amen
1: o ma wa ori
2: amen
1: o ma wa ori
2: amen
1: o ma wa ori
2: amen
1: in the name of Jesus
2: amen
1: pa mi ko account number sile 30 32 67 02 85 Mustafa Solomon Moses oni lo ma gbe jade ni First Bank ore majemu e so sibe adua lo ngba agbara o gba teyan ba ti gbadua eyan se di die eyan ri kan challenge Olorun loruko Jesus oro radayo
2: amen
1: ekeji ni 2046 51 28 80 bọ́lẹ̀ kan sí 2046 51 28 80 Seed of Christ Golden Church ló máa gbé jáde ní First Bank lórúkọ Jésù wàrà ànúgbà gbogbo èèyàn lọ́jọ́ bí òní oníwọ́dé anniversary lórúkọ Jésù mo gbàdúrà àyájọ́ ọjọ́ rẹ yìí àti ti ìgbéyàwó rẹ mo bless ẹ o ya kókó fún ìbùkún àánú ìrànlọ́wọ́ àti ojúrere in the name of Jesus ilé òní dàrú happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù wàrà ànúgbà wàdẹ ṣe bí ọba àwọn celebrant tí ó wà ń bí òkèrè òkun mo dúpẹ happy birthday to you Ezekiel Olúwadámiláre happy birthday to you Ọlátẹ́jú Ọláwórè happy birthday to you àti Daniel Oyede happy birthday to you lórúkọ Jésù ẹ máa rà ànúgbà ẹ̀yin tẹ́ bá ń mọ̀ wọn ẹ bá ń kí wọn ẹni bàbá ṣe bí ọba kí wọn pé happy birthday ẹ̀mí ìyàgò lórúkọ Jésù ilẹ̀ látẹ̀ ọ lọ́wọ́ now mo fẹ́ bless àpẹẹrẹ bàbá ẹ má gbàgbé pé ìṣòro òní ó ní agbára nílùú ìbàdàn gbàrà mi fún mi special ní ti òní máa jẹ́ gbogbo ẹ̀yọ́mọ ọlọ́run tẹ́ wà ní òkè ògùn àtẹ wà ní ìbàràpá méjèèje láti ìkiri láti lẹ́sà ẹ̀yà pàdé orí ọmọ ní agbára púpọ̀ ṣùgbọ́n gbogbo láti sùwà pátá ní ìpàdé bẹ́sẹ̀dà ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni 1 2 3 ola lo ma pin meta ama ni headquarters iso oru la ma fi se loruko Jesus oro ra dayo mo bless apere babo e mo re sinu ebu eje Jesus ah o ya ko gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara kai omo bene mo beru where lo ma bi omo e in the name of Jesus one ni pe wo ni agamo wa di ya won mo ise to le ma dide wa kan ran lowo ayo to reti ma te lowo won ni disappoint e o ogo ra jade wa de se bi oba eyin omo le we gbe owo to si atari oluwa si oniye oluwa si oniye kilo go ayo die fun e na se ti baba
2: amen
1: won te mo
2: amen
1: yesu oluwa wa
2: amen
1: koju se ne kan fi da loju bayi

0: rí owó jù ní orílẹ̀-èdè Nàìjíríà ta ti ń rí owó dọ́là jù òun ni inú epo tí à ń tà epo tí à ń tà fún àgbáyé ẹ wá wò ó tó bá wá jẹ́ pé epo tí à ń tà fàgbáyé yìí pé náírà ni wọ́n fi ń san fún wa ni a rí pé owó náírà yóò gbé pẹ́lí owó náírà ó lọ sókè dáadáa eléyìí máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó dolówó kó dọlọ́là torí pé iyì á máa kún owó wa ìyẹn owó náírà wa iyì ó máa kún ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń fi owó wa tó jẹ́ pé owó náà ń san fún wa lágbàáyé tí wọ́n fi ń ra epo wa.
1: ọkọ lọtí mọ ọkọ táyé ìrẹ o.
0: torí petrodollar system yìí ó jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kí ó ní owó púpọ̀ sí a ti ní owó tó pọ̀ ní reserve gan gbogbo nǹkan tí ààrẹ sọ fún wa pé a ti ní owó báyìí ní reserve òótọ́ ni gbogbo nǹkan tí wọ́n sọ yẹ ṣùgbọ́n kí ni ìdí èyí tí ò fi jẹ́ kí owó púpọ̀ tó ń wọlé ní dollars yìí tí ò fi reflect nínú ayé wa kí ni ìdí tó jẹ́ pé kò fi tán ìṣẹ́ àti àìní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.

kí wá ni ọ̀nà àbáyọ ti petrodollar system yìí èmi ò rí bí nǹkan tí ó máa lè tán èyí tó yẹ pé àfi tá a bá fẹ́ ja ogun world war three ìlú kù torí amẹ́ríkà ò ní gbà kí orílẹ̀-èdè kan kó mọ fi owó rẹ̀ kó mọ fi ta àwọn ohun àlùmọ́nì tẹ́lẹ́dúà tó jogún fún wọn wọn ò fẹ́ kó jẹ́ pé owó tiwọn náà ni ó mọ lékè ìdí nìyẹn èyí tẹ́ ẹ bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ gbọ́dọ̀ gbìyànjú nínú gbogbo owó tí ó mọ wọlé fún yín ẹ jẹ́ kí owó dọ́là kó mọ wà nínú rẹ̀ torí petrodollar system yìí tó ti wà láti ọlọ́jọ́ ti dá ayé ó ṣeéṣe kó jẹ́ pé kán tó bí bàbá wa òun ni system yìí ti wà tipẹ́tipẹ́ òun ni wọ́n ti arrange petrodollar system yìí ìdí ni tó jẹ́ pé a fi mọ́ ń sọ lórí ètò yìí pé ká gbìyànjú ká ní business tá a mọ̀ ṣe tí ó mọ̀ mú owó wọlé fún wa ìyẹn owó òkè òkun a sì mọ̀ ṣe iṣẹ́ tó jẹ́ pé yóò mọ̀ fún wa náírà náà ṣùgbọ́n ó tún dá ká ní business tí ó mọ̀ fún wa ní owó òkè òkun.

kò sí ọjọ́ kan tí ire kì í sí nínú ọjọ́ gbogbo ọjọ́ pátápátá ló ní ire náà ló ní ìdàkejì ṣùgbọ́n ire ibẹ̀ ni ti wa lónìí òní lọ́jọ́ ẹtì friday ọjọ́ kejì nínú oṣù kẹwàá adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ọba dániwáyé ọlọ́run ọba mi ọ̀gẹ̀gẹ́ ọba tí ń gbáyé gún ọba tí ń jẹ́ káwó wà ọba tí ń jẹ́ wà ọba tí ń jẹ́ bẹ torí pé bẹbẹ ọwọ́ ẹ̀ ló wà wàwà ọwọ́ ẹ̀ ló wà bí òsì ọlọ́run lẹ́yìn ta ló lùrànlọ́wọ́ akínyẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ẹ tún kó àmójúbá wa tún káàbọ̀ sórí àkọ̀tun ọ̀tun inú ìwé ìròyìn lórí ìkànnì alálùbáríkà jordan 105.5 fm ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ ló kọ́ mi àwọn ìròyìn tó jáde láàárọ̀ yìí jákèjádò gbogbo ìwé ìròyìn òun náà láǹfààní láti mọ̀ kà sí alétí gẹ́gẹ́ bí wọ́n ṣe sin ní ọ̀nì kínníwín sínú ìwé ìròyìn láàárọ̀ yìí àti já lulẹ̀ bí àpò ẹ̀wà bẹ́ẹ̀ náà láré lulẹ̀ bí àpò yèrè ẹ̀ sì láǹfààní láti mọ̀ fi ti ayọ̀ gbọ́ kì í jóni lọ́wọ́ bẹ́ẹ̀ ni kì í jóni lẹ́nu kele bí yín ò sí ọ̀tún ìwé ìròyìn náà lẹ̀ ń gbọ́ ẹ já wọnú àwọn ìwé ìròyìn ọ̀hún torí àsìkò bẹ́ẹ̀ mo kí wa pé a kú ayẹyẹ ọdún òmìnira wa eléyìí tá a ṣe lánàá lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ náà la kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì alálùbáríkà jordan 105.5 fm pé ẹ ṣeun fún pípé yín àti ìgbóríyìn yín fún wa látàrí bí a ṣe ṣe ọdún mẹ́jọ eléyìí tí a ti dá iléeṣẹ́ jordan fm lẹ̀ tá a ṣe àyájọ́ rẹ̀ lánàá àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ sọ pé iléeṣẹ́ jordan fm náà lẹ́ mọ̀ gbọ́ pé kò ní ẹni gbé kúrò ńbẹ̀ lágbára elédùmarè ọlọ́run bá mi náà máa bá mi dá sí ọ̀rọ̀ ayé yín lágbára elédùmarè ìwé ìròyìn daily post náà ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ látàrí wọn ní ohun tí ń dunni lọ́kàn ẹ̀yin tí bá ń dunni náà ní pọ̀ lọ́rọ̀ ẹni òjè òun náà gangan náà ni àwọn àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ àwọn igun tó jẹ́ òṣìṣẹ́ ni tí wọ́n bẹ ní abẹ́ àjọ kan tí wọ́n pè ní jnpsnc ìyẹn national public service negotiating council àwọn ìwọ̀nyí náà ni wọ́n ti pàṣẹ káàkiri gbogbo tìbútò orílẹ̀-èdè nàìjíríà pé àti àwọn ìjọba ìbílẹ̀ o àti ìjọba àpapọ̀ o wọ́n ní ó yà gbogbo ẹ̀yin òṣìṣẹ́ pátápátá ẹja bẹ̀rẹ̀ báyìí ẹja máa ṣe kìlọ̀kìlọ̀ bẹ́ẹ̀mi bá sọ kẹ́yìn ó sọ pé a dáṣẹ́lẹ̀ o ìdáṣẹ́lẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tó sì jẹ́ wípé òní gangan làwọn ó bẹ̀rẹ̀ sí ní máa pariwo tọ́tọ́tán látàrí wípé àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tí ìjọba àpapọ̀ eléyìí tí wọn kò fún àwọn òṣìṣẹ́ àwọn ọ̀nà tí ó yí nǹkan tó yẹ kó ti tẹ̀ wọ́n lọ́wọ́ tí ò tẹ̀ wọ́n lọ́wọ́ eléyìí tí wọ́n ti ń bèrè látọdún tó ti pẹ́ wọ́n ní wọn gbogbo èròǹgbà wọn látọwọ́ ìjọba àpapọ̀ pé ṣé kínní fún wa a nílò kínní yìí wọ́n ní ìjọba àpapọ̀ ò ṣe wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wá kéde pé tọ́ ní báyìí o ìdáṣẹ́lẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ó wáyé tó sì jẹ́ pé yóò làmìlaka gan ni kódà wọ́n ní àwọn àjọ òṣìṣẹ́ tá mọ̀ sí nlc àwọn náà ṣe kíni wọ́n ti kí wọn lẹ́yìn pé ẹ o ẹ máa jó lọ àwọn bẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n á jó lọ mo wà lẹ́yìn ẹ máa jó lọ wọ́n lórí làwọn náà àwọn àjọ nlc náà ni abẹ́lẹ́yìn ẹ̀yìn àgbáríjọpọ̀ jnpsnc ìyẹn national public service negotiating council wọ́n ní kí wọ́n níṣó látàrí bọ́ ìpàṣẹ fún ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀ pé ẹ a ṣiṣẹ́ fún yín a ṣe ń bèrè nǹkan ẹ fún ní ṣiṣẹ́ o a máa jáwọ́ lápọn tí ó yọ àdámilaka náà ìyẹn wà ní ìwé ìròyìn daily post náà láàárọ̀ tó ní. wọ́n ní ìpínlẹ̀ akwa ibom ti àwọn ndc yẹn náà ti kọrojú sí ìgbésẹ̀ kan eléyìí tí wọ́n ní àwọn àjọ ọlọ́pàá tí wọ́n ṣe lórí àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn òbí ìyẹn peter obi tá a mọ̀ sí obedient movement eléyìí tí wọ́n ní ẹni tí ó jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún ipò ààrẹ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2007 nínú ẹgbẹ́ òṣèlú ndc ìyẹn ọ̀gbẹ́ni peter obi àti ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n jọ fẹ́ jáde fún ipò ọ̀hún ìyẹn rabiu kwankwanso òun náà ni wọ́n ti ń ṣe ní àlàyé ní ìpínlẹ̀ uyo níbẹ̀ ni wọ́n ti ní tọ̀ ẹwà o mo ní ní ìpínlẹ̀ akwa ibom ní uyo tí ń ṣe olúùlú ìpínlẹ̀ akwa ibom níbẹ̀ ni wọ́n ti ṣe ní àlàyé pé kọmíṣánná ọlọ́pàá abẹ ipe ìyẹn bàbá azare wọn ni wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún wípé kó dákun ọ̀rọ̀ òṣèlú lélẹ́yìí
koye ma le pe awon lopa ma ma le awon ti won je alatileyin obedience movement ati kwagwaso won ma ma le won be na ni won ni ki won ma won jawo lapon awon nkan ti o to lo ti o tona ile ti won se ni ipinle ohun won ni bi be ko awon oni gba o gege bi awon egbe oselu ndc gege bi won se se ni alaye sinu weroyin daily post na laaro to ni awon na so ro ngba won ni pe ki won ma ma tele won ma te ofin loju kan si ma te oju awon lati leyin awon mole tori awon ti won ti awon leyin nu awon egun leyin igi leyin gba awon nu yo iyun na wa nu weroyin laaro to ni agbo be na ni weroyin daily post soro nipa eni ti o je omo oye ninu egbe oselu adc yen african democratic congress to tun ti fi gbakan je igbakeji are lorilede nigeria atiku abubakar na lanso o ti bu enu atelu are bola me tinubu latari awon oro ti are so lana ti se ojo ominira atiku ni are are o bola me tinubu on to so yoku die ka to awon orilede nigeria a le ma je ninu wahala oro aje to ti gbogbo e o ti dada yi o ni ati je ati mu o nira fun polopo mo irede nigeria n te ba wo te ba gbe te ba sin ni oni kini tabi te kale ni eje ta erin o ni ogun logo million awon mo irede nigeria o je pe inu ise ohun osi o na ni won fin je o ni ati je ati mu elomi gan o lagbara ati ko wa ni ana to ju wa je ojo to je ayajo ojo ti a gbomi nira o ye ki omi nira ko wa fun gbogbo mo irede nigeria ni atiku ni gbogbo oro ti are so lana ti se ojo bo thursday yi iyen ti se ojo ta se ayajo ominira onu ye ko je pe awon ta re o so yo te tun bomi tutu sokan mo ilede nigeria ni oni lati bi nkan bi odun meta le die ti are ti se joba bayi oni a wa ri koko kankan ta le toka si pe idera ba wa ni orilede yo oni inu nira lopolopo mo ilede nigeria ati awon gogo oni won tin ni won tin ja ni won tin fe lati won jaye won won ni ko si ri ko ye ko ri be atiku abubakar lo so be o be na telu are latare oro ile ti are so si gbogbo omo ile de nigeria lana ti won so jade e mo pe ilu gangan ni won ta re so yo ya won kan oni elomi bo se rinu inu wero yin daily post na lo wa laaro toni eba nibe ni ekun rere abo ye ninu egbe oselu ndc to je fun ti ipo are ni o niyan fun idibo to nbo ni odun 2027 ni egbe oselu ohun etimeti mo so ogbeni peter obi baba soro lana o ki lo so kini peter obi so we do bi ni seri be ba idibo fun mi ti mo dare lodun 2027 ti mo wa soro ki bayi tan ki mi lotun pe his excellency sir our president sir won ni ba ti dibo fa won lo 2027 ta won jawe olubori won ni se ri emi o a obi o gege bi are tin ba ti e ni lo pe mo fe lo gbolu de nbi kan mo lo fe mo fe lo sinmi mo fe gba sinmi lenu ise emi o ni ko lo ile de nigeria o awon bi ilu bi oyo akwa nazarawa gombe kastina gbogbo ẹrẹ edo wọn ní àwọn bí àwọn olùlọ máa ti gba fẹnu táwọn ọmọ yọjú sí ilé ẹyìn kankan pé ẹlẹmbẹ ohun bóò ni ṣé nàìjíríà tòrò ṣé ẹjẹun ṣé ẹ mú wọn ní nǹkan táwọn ń ṣe nu gẹgẹ bí àwọn ṣe ṣàlọ wọn ní iṣẹ rí gbogbo agbọlùdé àlọ ṣègínì kan ní ìlú bomi tó yàtọ̀ sí orílẹ̀-èdè nàìjíríà wọn ní tẹ bá yàn mí gẹgẹ bí ààrẹ ọdún 2027 wọn ní ẹ má jẹ tàn yín ṣe rí gbogbo ibi tí n ti máa ṣe afẹ́ mi tí n ti lọ sinmi kò ju àwọn ìlú tí ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà lọ ìlú àbújá náà ti sọ̀rọ̀ náà lánàá nígbà táwọn náà láǹfààní láti pe gbogbo àwọn akọ̀ròyìn jọ nígbà táwọn náà sọ èròǹgbà wọn tí wọ́n ṣe ayẹyẹ ọdún òmìnira eléyìí tá a ṣe lánàá níbẹ̀ náà ni peter obi ti sọ̀rọ̀ pé ẹ wò ó ṣe rí ọdún mẹ́rin tí mo fẹ́ lò lórí oyè ni ìní fi kúrò lórílẹ̀-èdè nàìjíríà nàìjíríà ní wà yìn dọ̀lódé ni o yìn lọ sinmi ni o yìn mo fẹ́ ṣe gbá ni o ní ìníkò lórílẹ̀-èdè nàìjíríà fọ́dún mẹ́rin tí mo fẹ́ lò tẹ́ bá yàn mí sípò
in ma yoju si ile ni kankan in ba deko in debi in dodo komedola bo re komedola je ti je in dodo baba wa kin ola ki fala iya wa bola lati akute baba wa boys lati ogijo in ma yoju si ile won le kankan gege bi ohun ti won se ni alaye o sinu wero yin la ro gege bi oro to jade lati enu ni to je omoye na gboselu ndc peter obi o na lo so be la ro change re inu wero yin le post lati gba ro ni change ro yin now

0: Délé Mahmoudou náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ. Ó ní ṣẹ̀rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n gbé orílẹ̀-èdè Nàìjíríà àìsàn jẹjẹrẹ eléyìí táwọn olóyìnbó ń pè ní cancer. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n gbé sí egun kẹrin ìyẹn stage 4 ti cancer tí ó ń ṣe ọmọ tí ń ṣe Nàìjíríà ìlú ni ọlọ́run jẹ́ ká rogun cancer. Délé Mahmoudou ló sọ jẹ́ mọ̀ pé Ààrẹ sọ lánàá pé orílẹ̀-èdè Nàìjíríà ń bá àìsàn jẹjẹrẹ fínra. Délé Mahmoudou wa ni Ààrẹ ti gbé àìsàn yẹn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀nà gbé àìsàn yẹn wọ stage 4. Délé Mahmoudou ló sọ ǹbẹ̀nu ìwé ìròyìn Daily Post lóyin ẹ ti rí ìròyìn náà ìyẹn fún ti àárọ̀ tòní. Àwọn àjọ INEC náà sọ̀rọ̀ wọn ní àwọn ọ̀dọ́ tí wọ́n tó 9.3 million ni wọ́n ti forúkọ lẹ̀ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wọn eléyìí tí wọ́n gbé jáde síta fún wípé àwọn ọ̀dọ́ tí wọ́n ti forúkọ lẹ̀ tí wọ́n ti gba ìwé káàdì ìdìbò wọn wọ́n ní 9.3 million ni àwọn ọ̀dọ́ tí wọ́n ti forúkọ lẹ̀ gẹ́gẹ́ bí àjọ INEC bó ṣe sọ inú ìwé ìròyìn Daily Trust ìyẹn ti jáde láàárọ̀ ẹ̀ ẹ jẹ́ ká lọ sójú òpó lẹ̀ 09063352 ìròyìn pọ̀ ta kó wá ṣùgbọ́n ẹja mú ìwọ̀nba ta mú wà orí ìròyìn tí mo kà ní kẹ́ẹ̀dá sí o ẹ má tún gbé mi lọ bo mi ò kẹ́ẹ̀sì bá ṣe pé pè pé bí àwọn bàbá àtànà ni ẹ lọ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà
1: Ẹgbẹ́ èrò wa ní orílẹ̀-èdè Ọlọ́wà jẹ́ kó wá sí ìlú ṣẹun.
0: Àmì sà, ó kọ́ yín àti ibi tí a ti ń pè wá.
1: Olúwa Gbémigbà ló ń pè láti ìjọ ìwọ̀ta.
0: Ẹ káàbọ̀ sà.
1: Ẹni pọ̀rọ̀ sí Ọlọ́run. Ọlọ́run á jẹ́ kí àwọn adarí wa kọ́ mọ̀ wípé àwọn tí wọ́n ń darí láti kúrò níbi tí wọ́n ti wá sí. Lọ́dún tó kọjá nígbà tá rẹ̀ wá fẹ́ ka ọ̀rọ̀ fún ọmọ orílẹ̀-èdè. Wọ́n ló dàbí ẹni tí ọba sì fi abẹ. Nígbà tó fẹ́ kà lánàá nísì nígbà tí ọba tó dé kánsà. Ojúkọ ni bàbá yẹn kàn yí ojúkọ. Ojúkọ ni bàbá yẹn ṣùgbọ́n Ọlọ́run á fún wa sí ìbú 2027 ẹ̀kọ́ ti ṣojú mi wọ̀.
0: Ó dà ẹ ṣeun sà ẹ ṣeun bàbá wa 09063352 ẹ káàárọ̀.
1: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
1: MC Ìlàwọ̀.
0: President sà.
1: Ẹ káàárọ̀.
0: Yes sà.
1: Láti ìjú Station Benjamin.
0: Ẹ káàbọ̀ sà.
1: Àwọn ènìyàn ẹ̀jẹ̀ kú ọdún àná o.
0: Àwa nìyẹn sà ẹ ṣeun sà.
1: Àṣeyìí ṣàmọ́dún tó ní ìráyè wọlé lánàá ṣèyí ṣàmọ́dún.
0: Ẹ ṣeun sà.
1: À pé ìjọba yín ṣe 50 years bí òkúṣe ń jẹ́ tọ́lọ́run ẹni wá sì máa wà láyé ńgbà yẹn.
0: Àmì àmì.
1: Ọlọ́run adá mi sí ada gbogbo wa sí.
0: Àmì sà.
1: Èyí tí mo fẹ́ pẹ̀kẹ́ lù ń bẹ̀ ni nípa ti àwọn èèyàn tó ń gba ọ̀rọ̀ àrẹ́bẹ́ni gbagbá ọtún. Ṣé ní bàbá yẹn ti sọ̀rọ̀ tó fẹ́ sọ ó kàn ṣe àkàwé mi kò ń ṣe pé fi wáyé káńtà kan ìdí ìdí pé sọ pé káńtà ń ṣe wá àrùn wá àmì àrẹ́wúgu káńtà.
0: Wọ́n pe orílẹ̀-èdè Nàìjíríà
1: olú. Ó kàn ti wá wo ó kàn ṣe àkàwé nítorí tí ìrẹ̀bá ní
0: àrùn
1: káńtà tó jẹ́ pé wà ní tiwa ti dé tírì ó sì gbóṣègbóṣe fún àkàwé ọ̀rọ̀ ló ṣe. Ṣé báwo ni wọ́n ń gbà bẹ́ni gbagbá tó wá yí ẹrù lọ́sùn yí ẹrù lọ́sì. Nǹkan òwàlẹ́ ìṣòro bá fẹ́ gbọ́lidé òun á máa ṣe ọ̀lidé ní adámáwá ní jìgáwá ní kìnì kan lóòdó lọ́sùn ẹni ìwọ̀n ló fọ́ abẹ́dá ọlọ́ṣẹ́ bẹ́ ọ̀pẹ.
0: Ẹ ṣeun sà.
1: Ẹ wo bàbá mi abáyíjọ ajá fún yíjẹ.
0: Ẹ sà. Wọ́n ní ẹnu dùn ló fọ́ abẹ́dá ọlọ́ṣẹ́ bẹ́ ọ̀pẹ ẹ̀lú ẹ káàárọ̀.
1: Ẹ̀lú ìràwọ̀.
0: Present sà.
1: Olúbàjẹ́ fún yín o.
0: Àmì sà.
1: Ọ̀rọ̀ yóò máa dayọ̀ torí gbogbo àwọn nǹkan tẹ́ ń pè wá sí àkíyèsí ẹ̀ ń pè alákíyèsí rẹ̀ ń dúró bí nǹkan ṣe ń lọ fún wa ni ọ̀rọ̀ yìí tí náà ní dàrú o.
0: Àmì o bàbá.
1: Orúkọ mi ni àpá ẹ̀kọ́ náà láti àdìmẹ̀ká sáà.
0: Ẹ káàbọ̀.
1: Ṣé ẹ ní nǹkan tí mi fẹ́ sọ ń bẹ̀ ni pé ọ̀rọ̀ òbí àti Àtíkù lèmi fẹ́ sọ ní lórí. Ó ní ẹni tí ẹ̀gbọ́n ẹ̀ kú tábù wa fẹ́ lọ sí ẹ̀gbọ́n ẹ̀ tó wá mú ọmọ dání tó wá lọ sí ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò. Ó ń jú ìfọmọ tiẹ̀ náà pé tó náà bá fún ìhòhò oníkẹ́ ti sàn. Èèyàn pé èèyàn bá dúró lórí pé ìgbà tẹ́nìkan bá wà lẹ̀ fún ohun tó ga irú ẹni bá ò lè dókè láéláé. Torí pé ẹni ọlọ́run bá ti gbéga àfi kájọ pa ọ́pọ̀ kí kọ́ má bàjẹ́ fún un.
0: Nínú àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Imo làwọn ọlọ́pàá ti gba mẹ́wàá lẹ̀ ṣùgbọ́n mi wàá mọ̀ bóyá àwọn agùnbánirọ̀ ni gbogbo wọn ṣùgbọ́n mẹ́wàá ó wà níwèé ìròyìn Daily Post. Ọkọ̀ arìnrìn àjò méjì òun ni wọ́n ní àwọn agbébọn yẹn kọlù àwọn kan lọ ìpínlẹ̀ Imo àwọn kan lọ sí ìpínlẹ̀ bóyá Akwa Ibom ọlọ́run ṣàánú wa. Ẹ̀lú
1: ẹ̀kàárọ̀
0: sá
1: Kọ́ngídọ́lá láti pẹ̀sù.
0: Ẹ káàbọ̀ sí.
1: Àná yẹn mo wà ní Anoda Platform, mo kàn pọ̀ yín débẹ̀ ní Kìkúwọ̀ Studio.
0: Ìyá.
1: Mo kí Jordan Jordan máa pẹ́ sí o.
0: Ẹ ṣeun sá.
1: Torí ẹ sọ lánàá pé àwọn àtúnṣe kí Jordan kí wọ́n jáwé tó torí ètò Yorùbá. Ó yẹ káwọn náà mọ̀ pé báwọn èèyàn ṣe ń pè torí ètò yìí. Ó túmọ̀ sí pé Yorùbá fẹ̀ dà. Ó túmọ̀ débẹ̀ nìna pè yín. Òyìn ti tó láti fi jẹ́ kọ́mọ̀ wípé wọ́n bá jáwé tó bì lórí ètò Yorùbá. Jordan kòkòkò lójúwọ̀n ibi tó lè dè. Kò Jordan àpẹṣẹ àjọ ọdún mẹ́jọ lọ o. Àjò mẹ́wàá lọ, àjò ogun lọ, àjò ògbọ̀n lọ, àjò àádọ́ta lọ o. Àwa náà àpẹ o. So yẹn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìdásíkú sọ ni mo fẹ́ dá sí. Ó rí ọ̀rọ̀ yẹn sọ. Irú àná yẹn ó yẹ kí ààrẹ ó yẹ kí wọ́n lè mẹ́nu kan ọ̀rọ̀ CNG yẹn ní bó ṣe máa lọ. O lè fi sọ fún wa pé ẹ má jà tẹ ẹ má jà báwọn olóṣèlú ṣàtakò. Ohun tó bá máa pé àwa ní káwa máa dá sí nbẹ̀. Alátakò làwọn wọn ò léyìn Tinubu láéláé tí Jésù yóò fìdí wọn ò léyìn wọn máa bú ni Tinubu náà ò lè rí yín àwọn. So ó yẹ kó sọ nǹkan kan ń pa ẹ̀ ká mọ̀ bí kọ́ tí ara àwọn tó lè mú jẹ̀rà bára lù nìyẹn. Ó lè mú jẹ̀rà bára lù nìyẹn tó ń rọ́rọ̀ yẹn sọ lákòótán. Ẹ bá mi sọ fún òbí kó má ṣẹ̀ṣẹ̀ wọlé kó tó wá rí mi. Rẹ̀ ẹ̀ tọmọ́rọ̀ kó wá rí mi báyìí kó tó wọlé.
0: Ẹ̀dọ̀ yín náà ti máa wá sí mi ní àwọn ìdọ̀lá ẹ̀sìn 09906335. Ẹ káàárọ̀.
2: Ẹ̀dọ̀ ẹ̀sìn ìràwọ̀ ẹ̀ káàárọ̀ o.
0: Yes ma.
2: Mi ti Fadéyẹ̀mí ló ń pè láti òkè Àrú.
0: Ẹ káàbọ̀ ma.
2: Ẹ̀kọ́ ọ̀dọ́ àná èmi ráṣọ pẹ̀lọpọ̀ torí àwọn ọmọ agùnbánirọ̀ tó pé ẹ jẹun ká kọ́lọ́ kọ́rọ̀ àlọ́ lórí àwọn ọmọ ilẹ̀ ọ̀pọ̀ jẹun àti ọmọ burúkú tó ń gbà bẹ́ẹ̀ ti ṣàpapọ̀ mọ́ṣẹ́ máa ṣáwọn náà pa nílé. Àgbẹ̀ lórí ọ̀rà ó bẹ̀rẹ̀ àwọn onímọ́tò ìṣẹ́lẹ̀ táwọn union ṣe ló ń pọ̀ jù ẹ máa gbé fọ̀npọ̀npọ̀npọ̀npọ̀n fáwọn ṣe ní fi kó mọ́tò epo lówó ìgbógbó ẹ ló máa gbówó lórí. Kọ́lá jẹ́ ìṣàlúwa òbí náà tó ń sọ̀rọ̀ ìyá náà ló ń pa tó bá dé jẹun máa ṣe pé wọ́n fìdí ti bàbá lọ kọ́ fi bàbá lọ́rùn lẹ tọ́lọ́ bá ti gbéga ọlọ́run gbé sípò gíga ni. Tó à ń bá yín bọ̀ ọ́ ọpọlọ yóò ní jẹ́bà ọ́ ẹ ṣe o.
0: 09060033352 ẹ̀lú ẹ káàárọ̀.
1: Ẹ mà káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
1: Jordan FM oníbàjẹ́ wa dá fún yẹ́pọ̀ ọlọ́run.
0: Àmì ò àtẹ̀yìn náà sá.
1: Òkè ọlá ti padà.
0: Ẹ̀ka.
1: Ààrẹ wa Tinubu tí mo mọ̀ kó wọ́n mi wá wájú òbí ló máa wá mi wá.
0: 0906003352.

0: Ẹ̀lẹ́ káàárọ̀ ẹ̀kú ojúmọ́. Ẹ bá ń pa rédíò yín.
1: Ẹkú iṣẹ́ ṣàìdẹ̀ fún ọjọ́ àná.
0: Yes, ma.
1: Orúkọ mi ni bẹ́ẹ̀ni láti ilé Abágbàdo.
0: Ẹ káàbọ̀ ma.
1: Ẹjọ́ ẹ bá tẹ́lá ní ẹjọ́. Ṣé o ti torí ẹgbẹ́ ẹ̀kọ́ jẹ́ káàbọ̀ pẹ́ àná? Ṣẹ́jú bẹ̀rẹ̀ náà ṣàkó ní ṣèṣì. Ẹ má máa kó lọ kúrò. Ẹjọ́ àwọn tọ́jọ́ pé ẹgbẹ́ ẹ bá wa ṣe ìrọ̀rẹ́ láti gbà lọ sílẹ̀. Torí ẹgbẹ́ máa bẹ ìjọba ní ìkọ́jọ́. Wọ́n máa kó pápá fẹ́rẹ̀ àwọn ọmọ ìṣíjọ́ ìlú gbogbo lè máa jókòó. Ẹjọ́ ẹ bá wa fi jọba. A ti ń sọ káwọn ilé àwọn gómìnà ìlú kan fẹ́ fẹ́ àmọ́. Kí ìjọba bẹ ìjọba tó fẹ́ tẹ́lẹ̀ ṣe fún ẹgbẹ́ yíyára àdúgbà. Ẹjọ́ ẹgbẹ́ ẹgbẹ́ káyé ara yín nífẹ̀ẹ́
0: ìbá 09063342.
2: Ẹ
0: lọ ẹ̀kárọ̀. Ẹ̀kárọ̀ sá.
2: Adélákà Yòbó.
0: Ẹ káàbọ̀ bàbá.
2: Mo fẹ́ gbà kan rí. Ṣé rí Yorùbá ìṣẹ̀dálẹ̀ Yorùbá wáńtí kọ́ lé yín? Àwọn OPC yìí kó tún lé wọn tó. Ẹgbẹ́ bẹ̀rẹ̀ pé lẹ́kọ̀ọ́ yìí látọ̀ èèyàn pátì lè ṣiṣẹ́ yẹn. Àwọn aṣọ́gbó àwọn OPC tó múra kán pẹ̀lú àwọn fijilantè tó káwọn kan lo fọ́ọ̀rọ̀ àwọn ní agbára tó tún lè wọ́n tò. Àwọn kìíní yìí gbogbo àwọn àpààyàn yìí iṣẹ́ yẹn ṣe wọ́n fi ìkọfalẹ̀ káwọn kẹ́ni tí ó ohun táwọn kíkọ yẹn jogún bá wọ́n bá padà sílé tó tún lọ tọ́ tẹra wọn dáadáa. Báwọn náà mọ ìpínlẹ̀ káwọn fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ ìlú ni kíjọba gọ́dọ̀ kẹrin. Mélòó ni àmì fẹ́ ṣe, mélòó ni airport fẹ́ ṣe, mélòó ni ọlọ́pàá fẹ́ ṣe. Kí wọ́n kó ọpọ́rọ́ wọn ní agbára ohun tó bá nílò kí wọ́n ṣe ìpàdé yẹn gbogbo nǹkan náà kọ́ lariwo. Iṣẹ́ yẹn máa lọ lábẹ́rẹ́ àwọn OPC kí wọ́n jókòó kí wọ́n tún lè wọ́n tò kí wọ́n rí pé yẹn tàbí pọ́pọ́pọ́ àwọn ọ́kájú òṣùwà kí wọ́n ní dalẹ̀ kí wọ́n lọ kó ṣiṣẹ́ yìí. Iṣẹ́ yìí ti pé lẹ́yìn pé wìtìwìtì tí gbogbo ṣe tó fẹ́ padà yóò ó ń balẹ̀ jẹ owó fún onípọ̀lọ̀ wọ́n lọ match báyìí àti pé fifty báyìí. Ẹ wo tẹ́fà sí náírà ṣe mo tó lọ tẹ́fà sí náírà ayé ìjọba wa iná ọ̀pọ̀ àwọn èèyàn owó táwọn èèyàn dẹ̀ ń sàn ṣe díẹ̀ ilé gbígbé ẹgbẹ́ bá máa gba nínú ẹ̀mọyì ẹ̀ ẹmu yàrá kan àwọn graduate yóò dé rẹ́ǹtì ilé graduate
0: olùdáyàrá
2: rẹ̀ kí ni a sọ àdẹ̀sọ wípé à ń gbé flag sókè ẹ̀wọ̀ nàìjíríà wù éjì kan pààrọ̀ yìí ẹ̀yìn èmi ò rí sí o kò sí lè padà
0: ẹ ṣeun bàmí adé láti ayọ̀bọ̀ ẹ ṣeun. Àwìyédì náà ni Nàìjíríà àwìyédì ẹ̀lú ẹ̀ka rọ̀.
1: Ẹ̀ka rẹ̀ pẹ̀
0: iṣẹ́ ẹ̀ ma.
1: Èyí ò lè mọ̀ níbi tó wà mọ́ níbi ọjọ́ ni wọ́n ti lè gbà mí.
0: Kí lẹ sọ?
1: Inú ọjọ́ ni wọ́n ti lè gbà mí bọ́lá látàkì tó wà ní tuntun ní bọ́lá sí mi.
0: Orí ọ̀rọ̀
1: òdì tó ń papò wá tí ọ̀sẹ̀ ká ní ṣe tó ń papò wá.
0: Orí ọ̀rọ̀ mi lẹ padà
1: sí. Ojú ìgbọ́dọ̀ sí àyè
0: ẹ̀dà
1: ẹ̀sẹ̀lẹ̀ ti sọ ìfọ̀bá àti ẹ̀sẹ̀ ní pé àwọn yìí kọ́ ọ̀dọ̀ kọ́ ìpàwọ̀ kọ́ ìpàwọ̀ mi kọ́ ìpàwọ̀ ìpàwọ̀ rẹ̀ àtẹ̀wọ̀ ní ìdìbò ní sísmọ̀ ọ̀gbọ́n lọ sí ìwọ́n kí ẹ̀dà wọlé kí wọ́n ń dọ̀bà ọ̀pọ̀lọpọ̀ wọn ní good worker kí wọ́n bẹ̀rẹ̀ àìsàn ní jẹ́ kí wọ́n mọ̀ gbèsè nìkan jẹ́ kí ní ìlera àtàwọn àwọn arúgbó ń bẹ̀ mọ́ wọ́n jọ kọ́ jẹ́ kí nìkan tó àwọn gbọ́kọ́ àlejò lọ́nà àlè ní náà bá ọ̀fẹ́ gbígbí náà kí ní náà àwọn tó lè tẹ̀ jáde káwọn náà kárí pé gbogbo àwọn tó lè tẹ̀ wá wọ́n ń ṣubẹ̀ ní wá ìlú ìyáàgbà àtọ̀rẹ̀ kí bàbá kó tún ra kọ́ kọ́kọ́ jọ kọ́ wá ní ọ̀sẹ̀ máa fi àwọn vigilante tó máa rọ̀ wọn lágbára kẹ́ni tó máa fi àwọn pípù ní tọ́lá ti lè bá ṣùkú pé ó kọ́ òrùn wa ẹ wá rí pé àwọn gbogbo ara rẹ gbé ìjọba nílẹ̀ wọn bá wọn náà tó ń gbé iṣẹ́ yìí náà wọ́n kàn ń ja ojú ibi ìjọba ẹ má bínú pé mo jọ gbé ẹ lábẹ́lẹ̀ wọ́n bá tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tó bá rí ibẹ̀ gbé ìjọba àwọn náà jẹ iye mẹ́lẹ̀ ní kí ni mo bẹ́ ṣe ń bẹ̀ ẹ̀ tó bá wà ní àwọn èèyàn lágbára pé wọ́n bí mi gbé ẹ wọ́n gbọ́dọ̀ gbé pàkà ní wáyé náà ibi wọ́n bẹ̀rẹ̀ ní kọ́
0: èmi mọ̀ fata sí mi mà ní pé wọ́n bọ̀ lé ẹ lọ ẹ káàárọ̀ ẹ kò jùmọ̀
3: ẹ káàárọ̀ sà ṣé ń gbọ́ mi sà
0: à ń gbọ́ yín
3: o ẹ tí àti tuntun
2: àwọn tó lè takò tó lè sọ tún wá ààrẹ nìyẹn tá a bá ń sọ sí ààrẹ lè máa gbọ́ ọ̀rọ̀ ló gba àtà àtìkù sọ pé àwa dànù àtìkù sọ ń fèsì ibi ìpàwọ̀ ọ̀rọ̀ tó ara ẹ jẹ́ kí a sọ wà lọ́kọ́ làwọn ọ̀sà ẹni kó yà sọ àwọn tó gbẹ́dẹ̀ ni ibi ìpàwọ̀ yàn àwọn tó lè sọ wá sọ lánà èmi òkúgbẹ́ gbọ́ níbi nígbà yóò gbẹ́ fi ọ̀dà lọ́dọ̀ wa táà
0: Ẹ̀ẹ́
2: àti pé níbi olóṣèlú ṣẹ́gun bọ̀ ẹ̀kọ́ náà ni wọ́n ọmọ àti ti bọ̀ ara wọn ni wọ́n tọ́jú ti bọ̀ àwọn ọlọ́run ni kọ́lá lè bẹ̀ẹ́ tí lè bá a ṣe àkọ́kọ́ ni èkejì ni pé ọba ń gbé tó ń lọ ṣẹ́gun ní ọjà pèsè ẹ̀ kọ́ tó rí bẹ́ẹ̀ yàrá àtọ̀ ọmọ ń kìlá bọ̀ ọmọ ọlọ́mọ láti gbàgbọ́ sí wa skul ọ kìlá bọ̀ ọmọdé àti pé sikẹ́rìtì tó slack yẹn kọ́lá kó bá a ṣe ni o ó di eyín kọ́lá o ló lè ṣe gọ́ọ̀tì ó lò.
0: Ẹnjìnà àmínú ẹ ṣeun wọn ni ó yẹ kí ó dàgbé bàbá wa Kínlá kí Fàlà náà sọ wọn ni tíjọba bá lè ṣe pé kí wọ́n máa wúkú ṣe àgùnbánirọ̀ wọn ní ìlú tó ní kálukú wọn bá wà tó yẹ pé yóò rọrùn kò ní jẹ́ pé òun rìn láti Kàtàǹgúà lọ sí Kàsàǹfà.
3: Ẹ káàárọ̀
0: yaàrùn.
3: Ẹ kú ojúmọ́.
0: Yes ma.
3: Àǹtí Yẹmí.
0: Láti Sàgám. Ẹ káàbọ̀ ma.
3: Bẹ́ẹ̀ni, ẹ pẹ̀tọ̀. Ṣé rí ọ̀rọ̀ àwọn ọmọ ẹran tẹ̀lẹ́gbẹ́ òkùnkùn mi? Ọlọ́run jẹ́ kí ìjínigbé lè tàn lé tẹ̀gbẹ́ òkùnkùn náà ò bá wọlé. Bẹ́ẹ̀ni, ìdí ni wípé tẹ bá wo àwọn ọmọ tó ń ṣẹ̀gbẹ́ òkùnkùn yìí, àwọn ọmọ wẹ́wẹ́ ètí ọ́pàṣá 25 àwọn ni wọ́n wà ń bẹ̀. Ẹ wo àwọn ẹni tó ń jìyàn gbé náà ìgbà tí wọn ọba rí kan ṣe kan wọn ìrìn ṣe tí wọn. Ó wá jẹ́ àwọn ọmọ àgùnbánirọ̀ tí ìyá àti bàbá ti ń lámi fọ́tò omi òye fún lé lórí ni wọ́n jókòó kíjọba Nàìjíríà jọ máa pín àwọn ọmọ wa tí kàkà ní ìwà tí wọ́n bá lè gbà bẹ́ẹ̀ ni ìbá ti rọrùn o kò sójú òru fún òbí àbí ẹbí tí wọ́n jí èèyàn ẹgbẹ́ yẹn along the way wọ́n lọ síbi tọ́mọ àti zaf ó bójú fún Nàìjíríà pé àti ọ̀dọ́ òmìnira lánàá yẹn tí bàbá ń sọ pé gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ. Tó Nàìjíríà ò ní dàrú o
0: Jordan
3: Nẹ́fẹ̀ màmá tẹ̀síwájú o lọ́run á ràn wá lọ́wọ́ àǹtí Yẹmí láti Sàgám.
0: Ẹ ṣeun ma 09063355
2: mo sọ fún àwọn ọmọ mi wọn máa rí ìdí nǹkan tó lè dà sílẹ̀ tó bá ti jáde skul ṣé kí èèyàn bá ṣe nys kò lè ṣe business wọn ṣe bó jẹ tó bá jẹ pé wọn rí ìdí lẹsìn wọn lọ sáà bọọd wọn lọ ṣiṣẹ wọn lọhùnún. Nàìjíríà rí wọn wọn nígbà táwọn ọmọ yẹn bá gba 35,000 owó rárá àdágbọ́n fún wọn lẹ́yìn nínú kinní tán wọn á padà sílé. Wọ́n tún ṣọ́ọ̀gù títí mo ṣe tábìlìṣì ọmọ mi ni lẹ́yìn tó ṣáàbù tán mo ṣe tábìlìṣì ẹ̀ kó máa ṣiṣẹ́ kó máa supply ẹ̀. So ǹjẹ́ bàbá Tinubu lánàá àgbọ̀n kankan tó sọ kò ṣèlérí kankan fún wa so that a nílè pé ìyè. Ìjọ yẹ kó rí bẹ́ẹ̀.
4: mo to pe ile to lo ile to lo emi o se ni wa Nigeria mo o da bo
0: e se mo baba
4: ah
0: dickness adekunle lati ifesowapo e se mo 09063352 anything hori yan lo je ki o ko won sa pa mi lori e lo e ka ro
4: e ka ro en ti awo ah o ti ko na apology won e ja so so e
0: mo
4: la ja ti Nigeria e ga je na ri ba je ti o lo de pa ko luju e le mo wo lo ko de ba ba o so ni ti ba ti sey pe awon to mu ni o le ni ja ja lo ba ka ma gbe lo ka won to tun e do le san so mo bi di to do ko lo yi
0: Baba wa nu lati gondo 09063352 ona loju opo te fi ba wa da se ko to di pa ma lo laaro hello karo
5: hello
0: e karo sir
5: e karo
0: yes sir
5: olu se lo be se lati ko duro
0: e karo sir
5: Tele fe mo ni baje ko do anu.
0: Ami awa ni yes sir.
5: E wo ko Nigeria. E to ba se ko ma ko lo ko ba tesi wa ju adu ale ka ma gba fawo lori wa. Nitori pe o to ba nle yi o ti bu waje wa se ni ke se pe ka ba bu enu ati elu enikan. Pe kini tori ka be o se lati irele wa yo an bo fara wa. Se mo ko ji lati tu. To ba ko di ilu. Àwọn tó dẹ̀ ń ṣe dọ́kẹ̀rí kátí wọn gbọdọ̀ fún wọn kọ́nà kúkún lọ́wọ́ ṣiṣẹ́ rẹ̀.
0: Ó bá wọn ṣe ẹ ṣeun bàbá.
5: Ọ̀rọ̀ tí àwọn agùnbánirọ̀ tí à ń sọ ń pa ẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
5: Ìbá da kí àwọn ìjọba bá fi bí nǹkan ṣe rí nísìn kọ́ bá fi ohun tẹ̀lú káàmọ́ wa kọ́ máa dórí ìlú ibi tòsí tó wá wà nílùú wọn láti máa ṣe agùnbánirọ̀. Torí àwọn Fúlàní wọ̀nyí àwọn ọmọ yìí. Wọ́n ti ẹ̀fẹ́ pé gé kínní kò lè dá sí ọ̀nà owó lórí ọmọ òbí ọdún mẹ́ta fojú sí àmọ́ wa.
0: Àmì o àmì
5: ọdún àpẹẹlú wa o.
0: Àmì sà ẹ ṣeun gan sà.
5: Ẹ ṣe o.
0: Yẹ sà. Òdodo ọ̀rọ̀ ni àwọn àgbààgbà àwọn òbí ti ń sọ̀rọ̀ báyìí mo dẹ̀ mọ̀ pé lórí ọ̀rọ̀ ilé tí a tiẹ̀ tún mẹ́nu wa ìjọba ó ṣiṣẹ́ rí lórí káwọn tí wọ́n ń sin ìlú tí wọ́n ń sin ilẹ̀ bàbá wọn kọ́ máa ṣe ní ibi tí wọ́n tó ń gbé kọ́ máa ṣe lágbègbè ibi tó ti wá kò ń ṣe wípé mò ń gbé ìlú Èkó ẹni wá lọ sin ìlú ní Sàǹfàrà ọ̀nà yẹn jìn díẹ̀ ẹ̀lú ẹ̀ka rọ.
6: Gba ìyá ẹsẹ̀.
0: Ẹ kú ojúmọ́ sà.
6: Ẹ kú iṣẹ́.
0: Yẹ sà.
6: Àpẹ báyìí ni wọ́n ṣe dúpẹ́ o.
0: Àwa nìyẹn sà.
6: Àyíká ọdún. Ìgbẹ́ mi fẹ́ sọ ni lórí.
0: Orúkọ yín
6: o. Ẹ̀lú. Orúkọ mi sà.
0: Orúkọ yín sà.
6: Lórí ọ̀rọ̀ Atiku. Ìgbẹ́ sọ. Ìyẹn ọ̀dọ̀ Atiku ló sọ kò sí nǹkan tó burú ńbẹ. Àtàwọn bá a rí nǹkan tí ọ̀dà àgbẹ̀ nǹkan tó da ìyẹn ọ̀dà. Èyí tí ọ̀dà àgbẹ̀ dá àgbẹ̀ ọmọ wa ní wa ni. Ọmọ wa kó yẹ pé ṣé ògùn díẹ̀ ní pé kọ́ lọ́mọ ìdílé tẹ́ pẹ́ wa.
0: Àmì.
6: Ọ̀dà bá ń gbà nìyẹn. Bọ̀ èèyàn ń promise promise ìlérí kò mú sí ìkàkànṣe ọdún mẹ́rin ti pé báyìí fi.
0: Àmì ọ̀rọ̀ àmì ọ̀rọ̀ orúkọ yín àti bíta ti pè wá o.
6: Orúkọ mi ni Adébámijì láti Mẹ́ràn.
0: Láti Mẹ́ràn ẹ ṣeun gan sà thank you sà ẹ sà ẹ jẹ́ mú ìpè èèyàn kan péré sí kí n fi káàsì ńlẹ̀ ká máa lọ láàárọ̀ ẹ lẹ́ka rọ̀.
7: Ẹ Adúlẹ̀ o.
0: Ẹ kojúmọ́ ẹ ká.
7: Alájàgbé ráyè kí láti mú
0: sí. Ìyá mi.
7: A kí ló dé.
0: Ẹ máa kú ijọ́
7: mẹ́ta. MC Láwọ̀ lọ́wọ́ nígbà ní lẹ́nu ẹ̀.
0: Ẹ àmì.
7: Àwọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ayẹ ẹlòmí náà fẹ́ ká sí.
0: Ok ma.
7: Ó ti pẹ́pẹ́ tí ń sọ ọ̀rọ̀ yìí fún wọn. Ìkọ́ ọmọ yìí máa ṣe ìkọ́ wọn ní tọ́sí kí ló dé. Ó ti pẹ́pẹ́ tí ń sọ ọ̀rọ̀ pé wọ́n máa bẹ́ẹ̀ ní àwọn ọlọ́mọ lẹ́gbẹ̀ẹ́. Àwọ̀ náà ni kúrò lórí Nàìjíríà o.
0: Àmì o àmì o ẹ ṣeun ma ọmọ àwọn amúnádékẹ́ láti Mùsìn ẹ jẹ́ àmà lọ láàárọ̀ yá ní láǹfààní àti gba ìpè kankan mọ́ àsìkò tí kò wá ń papá mọ́ra. Àdúgbò àdúpẹ́ pé òkun lọ́wọ́ Peter. ati Razak Peter Olaniyi Razak Adejare awon ni won je adari wa ninu ile agodo lowo lowo bayi ti engineer Morgan Peter ti awon wa ni ile agbara lohun adupe lowo yin e se ajosepo wo ni baje olotu agba yanyan alasa atoludari ile ise Jordan FM Larry Johnson moki yin e se oga ajosepo wo ni baje aso opolopo dun loke pe eri olagbe mi leke adiba lo kan temi MC rawo yin na re o agbalagba omode tin gbebe babe lo ko ere gbogbo tu dojo aje Monday titi igba na mo yo o Olorun ba mi science e ka

0: Hallelujah. Lónìí mo fẹ́ kó gbàdúrà dada. Ṣùgbọ́n mú ọwọ́ rẹ wá ní orúkọ Jésù. Mo di ọwọ́ rẹ mú nínú ẹ̀mí. Ogun kan bẹ téèyàn ilé dájà. Ṣùgbọ́n téèyàn bá dájà tó mọ́ ń gbẹ̀mí èèyàn. Mo sopọ̀ mọ́ nínú ẹ̀mí gẹ́gẹ́ bí wòlíì. Ogun náà jóná. Ogun àdájà tó fẹ́ gbọmọ lọ́wọ́ ẹ̀. Àwọn kan ti ní mental disorder. Wọ́n ti wà depressed. Ìrònú ogun ti fẹ́ sọ wọ́n di jánajàna. Ẹlòmíì a mọ rìn lọ, a mọ dá sọ̀rọ̀. Bẹ́lòmíì bá wà nínú yàrá ẹ̀, a mọ sun ẹkún. Mo fẹ́ kó fìlì áńgẹ́lì kan níbi tó wà yẹn. Òun náà ni à ń pè ní áńgẹ́lì gbọ̀rọ̀ mérò. Áńgẹ́lì bá mi jagun. Áńgẹ́lì alájọrin tó gun máa ń fi ṣẹ́ fún yàn. Lórúkọ Jésù. Àyàn áńgẹ́lì yẹn tì ọ́. Àyàn áńgẹ́lì yẹn tì ọ́. Olórí ogun ọ̀run dìde lórí ọ̀rọ̀ ẹ̀. Mọ́ jẹ̀mú dìde lórí ọ̀rọ̀ ẹ̀. Àṣẹ ọ̀run dìde lórí ọ̀rọ̀ ẹ̀. Ogun tó pinnu ẹ̀ wí pé òun wọ́n sọ ọ́ di ẹdun arinlẹ̀ pátápátá yẹn ní orúkọ Jésù. Ogun náà jóná. Ohun tí mò ń gbọ́ ni pé o nílò ìrànlọ́wọ́ nínú ẹ̀mí. Lórúkọ Jésù, ó yá gbà. Ìrànlọ́wọ́ nínú ẹ̀mí tó gun fi máa ń ṣẹ́ fún yàn. Téèyàn fi máa ń dòmìnira. Téèyàn fi máa ń bọ́. Téèyàn fi máa ń di aṣẹ́gun. Lórúkọ Jésù, ó yá gbà. Ó yá gbà. Bíbélì wí pé Olúwa mú kí ogun Síríà gbòòrò ariwo ńlá. Gbogbo wọn ni wọ́n sá kúrò ní ibùdó wọn. Ní orúkọ Jésù, olórí ogun ayé rẹ, ìrọ́ kẹ̀kẹ́ ogun ọ̀run gbèmí. Olórí ogun ayé àwọn ọmọ rẹ, olórí ogun ayé ọkọ rẹ, ẹni tó dìde bí ani ni lára. Ìrọ́ kẹ̀kẹ́ ogun ọ̀run gbèmí. Ìrọ́ kẹ̀kẹ́ ogun ọ̀run gbé wọn mi. Gbogbo ibi tán ti fọ́sọ́ pọ̀ pé bí bájà náà bọjà, bí borí náà borí ẹ̀. Ṣíṣẹ́gun làwọn ṣẹ́gun ẹ̀. Títẹ̀ làwọn tẹ̀ ọ́ mọ́lẹ̀. Ogun ọ̀run gbé wọn mi. Ogun ọ̀run gbé wọn mi. Olúwa ran áńgẹ́lì jáde nítorí rẹ̀. Àwọn áńgẹ́lì a fi jìjà. Àwọn áńgẹ́lì a fi iná jà. Àwọn áńgẹ́lì a fara jà. Áńgẹ́lì a fi yìnyín jà. Angeli afojuja. Angeli Michael olori ogun ọrun. Aran lo si ile baba re. Aran lo si ile iya re. Aran lo si ibi o ti loko. Ibi o ti fe yawo. Ta lo wa nibe to ne o lara. O ya kan run won dan. O ya kan run won dan. Gbogbo eni to joko lori oro aye e wi pe battle to finish lohun ati ojo popapo. Lórúkọ Jésù, ogun ọ̀run gbè mí. Olúwa jà fún ọ lónìí, ó di aṣẹ́gun, kó o dẹ̀ borí. Jésù, Olúwa wa, àmín. Ohun tá a fẹ́ fi gbàdúrà lónìí, àdúrà pẹ̀lú ìṣọ̀kan. Àwọn olóyìnbó ni pè ní prayer and agreement. Àjọ gbàdúrà lónìí ni. Mo ṣí ìlàmí lẹ̀ lónìí láti aago márùn-ún ìdájí. Gbogbo bó bá ṣe receive prayer yìí. At least lónìí yìí, mo ti ra Bluetooth tuntun kan. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ẹ̀yin tó rí ọ̀fẹ́ bá wà fún láti pè mí. Bẹ̀rẹ̀ sí ni mo pe nọ́mbà mi báyìí. Mo rọ àṣẹ ni mo sọ sáyé ẹ̀. Mo mọ̀ sọ story mọ̀ sọ àlá. Kàn mọ́ ni ẹ gbàdúrà fún un. It's a prayer and agreement. Tọ́rọ wá ní ẹ̀bi àdúrà kan tó ń mi ọ̀ lọ́kàn tí ma ti gbàdúrà fún ọ tán kò ní bàbá. Nǹkan báyìí ni mo fẹ́. Tàbí tó bá ti pè mí lẹ́sẹ̀kẹsẹ̀, ìwọ sọ ohun tó fẹ́. Ogun yẹn ó dẹ̀ ṣẹ́, àánú ó dẹ̀ fọ̀hún. Àdúrà pẹ̀lú ìṣọ̀kan. Let me tell something. Ní ìgbà kan, àwọn ẹ̀mí òkùnkùn ṣiṣẹ́ kan nínú ayé mi. Wọ́n gbé orí mi fún òkú. Wọ́n wá gbé orí òkú fún mi. Orí mi wá ń rà. Ń rà gan. Nígbà tí mo wà ní Korodu ní 1995-96 tí mò ń kọ́ṣọ́ ẹ̀fọ́gánáísà ń bẹ̀. Ogun yẹn ni mo gbé kúrò ní Korodu. Ó dàbí ẹni pé ẹ̀mí mi máa bọ́. Orí mi rà tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn ò lè dúró tì mí mọ́. Ṣe ni orí mi rùn. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wá gbàdúrà pẹ̀lú mi. Ogun náà dẹ̀ ṣẹ́. Nígbà tí ogun yẹn ṣẹ́ tán mo wá pa lórí. Mo wá gba irun yẹn pé Olúwa. Tẹ́pẹ́ ní tòótọ́ lo fẹ́ lò mí bí wòlíì. Jẹ́ kí irun yọ. Bí n bá ti wá fọwọ́ kan orí nítorí ẹnikẹ́ni, mo ti wulẹ̀ kí ogun ayé rẹ̀ ò tó. Jẹ́ kí ogun rẹ̀ ọ̀ṣẹ́. Mi ò ní mo fẹ́ fi ìpè àti mọ́jẹ̀mú gbàdúrà fún ọ. Let me tell something. Gbogbo èèyàn ló nílò wòlíì láyé. Bíbélì sọ pé níbi tí ò sí ìran wòlíì láwọn èèyàn ṣe gbé. Tó o bá ti ń rìn nínú ìrìn àjò ẹ, Ọlọ́run gbọ́dọ̀ yan wòlíì kan tì ọ. Wòlíì yẹn lẹ́jọ́ mọ́ gbàdúrà papọ̀. Nígbà tí ogun bá le, nígbà tí ìjì bá le, ọ̀rọ̀ àṣẹ látẹnu wòlíì yẹn yóò sì mọ gbé ogun ayé rẹ mi. Gbọ́ mi dáadáa olùfẹ́. Àdúrà nínú ìṣọ̀kan ó mọ ń ṣẹ́gun púpọ̀. Bí ìwọ àtọkọ rẹ bá fìmọ̀ ṣọ̀kan, bí o bá kó àwọn ọmọ rẹ lọ sórí òkè, tẹ́ẹ̀jọ́ fìmọ̀ ṣọ̀kan, tẹ́ẹ̀jọ́ ń gbàdúrà. Bí ìwọ àti àwọn kan bá kórajọpọ̀ tó jẹ́ ìkórajọpọ̀ nínú Ọlọ́run, tó jẹ́ ìkórajọpọ̀ nínú ẹ̀mí, tẹ́ ẹ fìmọ̀ ṣọ̀kan lórí ogun ayé ẹnìkan tàbí lórí ogun ayé rẹ. Níwọ̀n ìgbà tí ìmọ̀ yín ti ṣọ̀kan, ogun yẹn á ṣẹ́ pátápátá. Ṣé ẹ rí àdúrà ìṣọ̀kan, àdúrà ìfi ohun kan gbà. Bíbélì sọ pé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn wà ní yàrá òkè, ó ní ohun wọn ṣọ̀kan, ó ní ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí ẹ̀ láhán, ó pinrẹ̀ sórí wọn. Gbogbo wọn ń fi èdè tuntun sọ̀rọ̀. Níbi tí ìṣọ̀kan bá wà nínú àdúrà, ogun mo se mo fe ki gbogbo wa fi isokan bere nkan kan loni e ri pe ko to di ago mejila olorun yo se Matthew 18:18 si 19 ki lo so iwe Matthew ori kejidilogun ese kejidilogun si ese ikokandilogun e ja gbon to so yes
1: lo to ni mo wi
0: fo yin to ni mo wi fo yin
1: ohun ti eyin ba de
0: aye ohun te ba gbe ni aye
1: how de ni ohun
0: how de ni ohun
1: ohun ti eyin ba si tu ni aye
0: ohun te ba ti tu ni aye
1: how tu ni ohun
0: how tu ni ohun
1: mo wi fo yin
0: mo wi fo yin ewe pe
1: bi eni meji ninu yin ba fi ohun so
0: ba fi ohun so kan
1: ni
0: aye yi
1: ni ti ohun ko
0: ni ti ohun ko
1: o bere
0: ti won ba bere
1: a o se fun
0: a o se fun won
1: ati odo baba mi
0: gbo
1: ti nbe ni orun wa
0: gbo gbo isokan oni bi won ba fi mo sokan ohun ti won feyin olorun o se e gbadura yi gan oluwa iran lowo ti mo ti lobby fun for years yo fi ese ara re wa rin ba mi ah awon 21 lo ni adura yi ba ori kari ba shaida a fe pin be woli loni a fe soro ase woli a fe fi mo jemu ipe woli gbadura ki awon eyan le mo pe looto ni orun si mo si tori isika le david lalu oni yo se enikeni oni ti yo si ti enikeni oni si kokoro ijoba orun lalu oni yo se enikeni oni ti yo si ti enikeni oni si a lo kokoro le david revelation 33 yo si enikeni oni ti yo si ti enikeni oni si iranlowo ti mo ti lobby fun ti mo ti laagun fun ti mo ti jiya fun ti aye ti fi dun mi fun ra re ni ko wa mi kan ma bo iranlowo o gbogbo yin e pariwo mi mo ye wakati tadua e dodo e ah awon kan lo mo npe kan tori si fe idi niyan to fi need lati join telegram iranlowo o iranlowo o iranlowo o ti mo ti jiya fun ti o gbere ti gbe mi ti mo ti lobby fun o ya mo bo fun ra re ni o wa mi kan iranlowo wa mi kan anu wa mi kan oju rere wa mi kan ko ye jajo fi mo sokan mo fi mo sokan loni pe ki gbogbo ogun ti emi re oni gun ko fi aye mi sile mo fi mo sokan pelu woli inu adura loni pe gbogbo ogun to ni ki sokun omo laye ko fi aye mi le mo fi mo sokan loni wi pe gbogbo mo jemu to n fi aisan lo igba ko fi aye mi le mo fi mo sokan pelu woli loni mo gbadura gbogbo mo jemu ti oju owo n pon ti oju omo n pon ti oju rere n pon ko fi aye mi sile jesu oluwa wa gbogbo eniyan ti e gbagbo ninu ifimo sokan woli e join mi lago mesan ale lori facebook page wa e gbe omi dani bo mi dada ni ago mesan ale yi join mi lori facebook prophet adefisoye baba ladua youtube ati tiktok prophet mike adefisoye a fe soro si omi a fe soro si omi a fe soro si omi a fe mu omi ise iyanu o de sele mo fi mo sokan pelu re ninu emi mo so tele gbogbo ti okan re n pogbe fun loruko jesu oluwa ko se fun o oluwa ko rere gbogbo to ba ife olorun mu ti aye re n pogbe fun loruko jesu ayonde fun o ayonde fun o ayonde fun o ayonde fun o ako pe oluwa yo so gbogbo nipa ti wa mi ase pe gbogbo ti o n dawole ase pe wo be lo lori irin ajo re gba ase pe lori ise re gba ase pe lori okowo re gba ase pe lori business re gba ase pe lori awon omo re gba ase pe mo fi mo sokan mo gbadura fun o ko ma si idiwo nu aye re mo ko ma si ifaseyin nu aye re mo ko ma si amubo ninu aye re mo ko ma si aisan nu aye re mo ko ma si iyagan nu aye re mo ko ma si airolore nu aye re mo ko ma si ifaseyin nu aye re mo ki ona nla fun o ki adura re o gba jesu oluwa wa amen to ba wa leko ati agbegbe re tabo wa lati ilu oyinbo me so pe ojo iwa ni si se anointing with fire ni ojo sunday laarin ago mejo so ago mejila kajo gbadura papo be se ma de church ni e locate abuli egba tabi fagba e gbe okada tabi ko lead moto yin ola ni last bus stop adetola ro church baba adefisoye to wa ni waju oluro tete de adura re o si gba e gbo ile gbogbo eniyan ago mesan ale yin e join mi lori facebook youtube ati tiktok e ja jo gbadura papo mo gbagbe o facebook prophet adefisoye baba ladua youtube prophet mike adefisoye tiktok prophet mike adefisoye e lo join telegram channel wa ko le tete mo ri adura igbo ki awon ori ofe kan ma ba fo eru loruko jesu ayo lo fi lo gbogbo oju aye e erin lo fi lo bi ara ba ni awon eyan ara o ni ni o bi oju ba pon awon eyan oju o ni pon bi ya ba nje awon eyan iya o ni je o nibi ti ona ba ti bi ma awon eyan loruko jesu ona ni bi mo wo loruko jesu o ni wo so egan o ni wo so iya o ni wo so esin o ni wo so inera o ni wo so iponju o ni wo so wahala o ni wo so aini eni ba di olowo olorun yo gbe mi eni ba taku olorun yo gbe mi eni ba duro bi anini lara nu aye re oluwa yo gbe mi gbogbo irin ajore ara oni ni o ogun se fun o jesu oluwa wa
2: to ba ngbo mi ni igba kokon mo fe ku ma se ni prayer request yen sori number yi mo tun so fun like last week pe a o le fi be ra aye gbe ko lo so yin e kan ma message wa lori whatsapp ohun te fe ka gbadua ni lori ninu aye awon mo yin number na re o sugbon ni ko se fun e to message wa lori whatsapp pelu prophet michael adefisoye number na ni eleyi 08085 60 97 02
0: ogun iloruko jesu afẹ fi alaafia afẹ kan afẹ fi ayo fẹ kan afẹ fi ola fẹ kan afẹ fi oro fẹ kan afẹ fi itura fẹ kan loruko jesu imole tan yoka jesu oluwa wa mi
3: Olorun ti aroye awon tire ki sun to gbo adura gabesi leyin to kepe to mu ana pada wa jere ayo ni sinu nre ti re ninu awon akanse ise to ma nwaye lo sose ni Christ Apostolic Church anointing with fire prayer ministry akanse adura igbedede wa fun gbogbo eniyan to gbogbo oluwa fun rere kan tabi omiran ni gbogbo ojo Thursday ago mejo owuro si meji la osan ni wa gba itoni wori lati nu lugba lejo woli Michael Adefisoye kete leyin ipade adura yi e o ni anfani lati ri woli fun igbani lamoran yen counseling oluwa nre ti re bakan na ni gbogbo ojo isimi Sunday lati wa ni iri agbara oluwa to nsise iyanu ninu ise ojo oluwa bere lagun mesun wuro lasiko ipade adura Thursday ati ise ojo Sunday oluwa man lo iko re baba adura prophet michael adefisoye awon alejo iko olohun ati awon akorin ijo ni gbogbo ojo Thursday ati Sunday oluwa nreti iwo na ni Christ Apostolic Church anointing with fire prayer ministry Ibrahim Ezomo Street off Adeyan Road Adetola bus stop ojukuru Lagos pe olugbalejo prophet michael adefisoye 0803462847 tabi 0802035389 lasiko awon ijosin won yi o ni pada sile lowo ofo ruko jesu

0: gbọ́ fún olúwa lókè ọ̀run. Ayé ẹni tó ń bá mi lónìí ò ṣẹ́rú mọ́. Gbọ́ mi olùfẹ́ ó jìyà mọ́. Ọwọ́ amúnimọ́lẹ̀ iṣẹ́ yẹn bàjẹ́ lára. Àwọn olúbọdẹ tó gbé ọ sínú yàrá ìpamọ́ iná parọ́. Òní ni mo sọ wípé ilẹ̀kùn tí ọ̀tá tì Ọlọ́run mi ṣí fún ọ. Ọdún rere olúwa tí mú ìyànà dópin ó wà orí lónìí. Mo súre mo tún súre mo gbàdúrà mo tún gbàdúrà. Ìyà ò jẹ ọmọ. Ó ṣẹrú mọ. Ìyà ò jẹ ọmọ. Ó ṣẹrú mọ. Àìní ò ṣe ọmọ. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Eléyìí ni àdúrà tí mo gbà fún Ọlọ́run wípé ẹni tó ní wàá ṣẹ̀sìn kó ṣẹ̀sìn. Ọwọ́ Olúwa ti ń gbé ni dìde mo ní kó wá orí. Sọ pé bàbá mi ò gbọ́ sọ pé bàbá. Ọwọ́ Olúwa ti ń gbé ni dìde.
1: Ọwọ́ Olúwa ti ń gbé ni dìde.
0: Ó yá gbé mi náà dìde.
1: Ó yá gbé mi náà dìde.
0: Ọwọ́ Olúwa
1: ti ń gbé ni dìde.
0: Jésù Olúwa wà. Sọ pé ẹ̀jẹ̀ Jésù.
1: Ẹ̀jẹ̀ Jésù.
0: Ẹ kígbe ẹ̀jẹ̀ Jésù.
1: Ẹ̀jẹ̀ Jésù.
0: Ó yà fọ̀ mí mọ́.
1: Ó yà fọ̀ mí mọ́.
0: Àdúrà.
1: Ó yà fọ̀ mí mọ́.
0: Ẹ̀jẹ̀ Jésù.
1: Ó yà fọ̀ mí mọ́.
0: Ó yà fọ̀ mí mọ́.
2: Ìsájú lọ.
0: Bí èèyàn bá ṣe ń dàgbà sí, ló yẹ kí ògo rẹ̀ máa pọ̀ sí.
2: Yes, sir. te yo ba nda gba si ti o go re lo le si ewu lo je fojo ale bi yo ba nda gba si ti o go e npo si ireti ma oko ireti aya igi oko igbagbo amu aduro sisi but te yo ba nda gba si ti o go e onlo so ni bo oko ile ikeyin in other word ko je ko ni better yesterday
3: yes sir
2: kwa ko ni better last year ko je ko ni better last month kwa ko ni better ben as you are growing old o ye ki idide re ko ma po si ni sugbon ti o ri be eliba gbese lana gbese loni opo ti e mo bi to lo mo o ta ti ki owo bodu aye e o n bo mi bayi agba ti reduce seru dojumo agbara ye gbe na lado sọgbọn baba agba ti reduce mi
1: agba ti reduce mi
2: mi o gba o mi o gba o
1: agba ti reduce mi.
2: Kiri agbara ledumare o da ogo ya pada
1: amen

0: Jésù Olúwa o. Ẹ gbàdúrà kẹta. Olúwa bá mi ṣe ogun kò lẹ́rọ̀. Ogun tó ní tó bá dé sí yàn. Bẹ́ẹ̀yàn kì í bọ́ lọ́wọ́
1: ẹ̀.
0: Tó ti jẹ àwọn kan lé wa
1: rí.
0: Ogun kò lẹ́rọ̀.
1: Tó
0: ti jẹ àwọn kan nù
1: tí mo mọ̀.
0: Tí wọ́n ní kì í èèyàn í bọ́
1: lọ́wọ́ ẹ̀.
0: Àìsàn tán ní kì í gbó.
1: Ẹ
0: ṣẹ̀ wọlé láyé.
1: Ẹ
0: gba ariwo ẹni
1: pé.
0: Nà lé ẹ̀bọ̀ yóò yájú.
1: Ọjọ́
0: ọjọ́
1: ẹni bá ọjọ́ ọkùnrin kò lẹ́rọ̀.
0: Àìsàn kò lẹ́rọ̀.
1: Ọlọ́run ìpè yóò.

0: gbàdúrà kẹrin.
1: Please pray number four.
0: Ẹni fi ayé ẹ jẹjẹ.
1: That was the covenant of the life.
0: Fóun ló máa rẹ́yìn mi.
1: That they must see my end.
0: Wà ní ilẹ̀ gbé mi.
1: O ẹ swallow them.
0: Ó tó mú ìpinnu
1: rẹ̀ sẹ́. Before they will be their plan.
0: Àwọn àdúrà yóò ṣe fi ṣeré.
1: You don't joke with this kind of prayer.
0: Ṣé ẹ. Ẹ pé gbogbo ń tẹ bá
1: mọ̀. Invite everyone you know this.
0: Àwọn tó pinnu lé mi lórí.
1: Don't ask the table over me.
0: Pé àwọn máa rẹ́yìn
1: mi. That they must see my end.
0: Wà ní ẹ̀mí mi.
1: Holy Ghost.
0: Ó tó mú ìpinnu
1: rẹ̀
0: sẹ́. Before they will be their plan. Wà ní kí
1: before God has to talk David at all.
0: Okuta ti ba.
1: The stone met him.
0: Ilẹ̀ mú wọn.
1: Let the earth swallow them.
0: Ọfà ikú bá
1: wọn. Let all of them smite them.
0: Àwọn tó pinnu ibi lọ mi lọ.
1: Lọ́dà tí tẹ́mi bọ́bá mi.
0: Kí wọ́n tó mú ìlérí sẹ́.
1: Before they will be their plan.
0: Àdúrà.
1: Lọ́dúnbà jẹ́.
0: Ọlọ́run bàbá.
1: Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá.